0: ó lè gbé ìbọn kó bá mi yí ẹka ìmọ́lẹ̀ pọ́npọ́ kó má ṣe dòpò mi ní fojú sunkún mi tàbí ẹ̀ ní fojú sunkún òun náà ní fojú sunkún mi michael kúnkún tó wá ṣe pátápátá mo ní kí ọdún yìí kó tó di january 31st ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ òyìnbó jẹ́ bí ń pọ̀ mọ́ ìmọ̀ ẹ̀gbà bẹ́ẹ̀ à ní torí kodò lórí ẹ̀ òun náà ní torí kodò lórí wa may God bless you. Have a perfect sleep. I pray for you, my son. May you are blessed in the name of Jesus. Love you so much. Okay?
1: Hot block radio, the block is hot.